0: díẹ̀ níbi bẹ̀ tí mo fi fún ọlọ́run ọlọ́run rẹ̀ amọ́tò fún mi ọlọ́run tún fún mi ní one of the biggest perfume store in Ibadan mo dá gbogbo ọpẹ́ padà fún ọlọ́run láàárọ̀ yìí.
1: Ẹ jẹ́ ìwọ ṣọ́ọ̀bù wọn, let me see. Èyí ẹ ṣe
2: kékeré.
1: O ti rí nǹkan. Ẹ̀wọ̀ tí 1 million lè dà káà jáde láì ní ọwọ́ ọkùnrin kankan. Owó tí wọ́n máa ń bó ṣe àfìgbà wọn bá kú ọ̀mọ́lẹ̀. Àfìgbà wọn bá tó bọ́ ọsùn tó fẹ́ dákú. We are raising billionaire not millionaire again in Comfort Life Mission International. Ìwọ ni ọba ara rẹ sọ̀rọ̀. Kó o kó lẹ́gbẹ́ ká máa ronú ṣe kínní kan. Èmi mo ní ẹ fi nǹkan mọ. Mo sì ń wo ayé sísá yìí láti kéńkéle. Ṣọ́ọ̀bù jò ní ohun tó ń kọ́ ìmọ̀. Ayé rẹ̀ sì ń dá sí lójú mi. Yìí sì ń dàgbà sí. Ìyípadà ńlá sì ń dé bá ayé rẹ̀. Aláwọn obìnrin tó ju ọkùnrin lọ. Ẹ̀yin ọmọ kéékèèké, young sister, let this one challenge you. You can start small. Everything called big today. Ẹ wo ṣọ́ọ̀bù sísá kì í ṣe bó ṣe bẹ̀rẹ̀ ni. Systematically bá ṣe ń wo díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ and look at the shop now. And this is not èyí ìdá. This is an excellent. Sísá ìmọ̀ náwó sí ọ̀ ò ní wálẹ̀. Ìpè mi ò mọ̀ bí ọ̀gá lọ ni. Mo ń dúró dé àwọn ọkùnrin tí wọ́n fẹ́ fakọyọ. Brọ́dà kan mo ti rí nísìn tó ń sin adìẹ. Ìṣekúṣe òjè kí brọ́dà mi ò ní àkójọ. Sọ́ọ̀sì eléyìí. Ìkan nínú àwọn tíwọ́tì tí Jésù ń bọ̀ wá bá ni. Ẹ̀yin brọ́dà ẹ̀ ta mọ́ra. A fẹ́ máa gbọ́ testimony tìyín náà lóní kan bẹ́ẹ̀. Ìjọ ní tí mo ní ẹ̀yìn ẹ̀yẹ wá máa sọ tán bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ small. Only few men. Àwọn ọkùnrin díẹ̀. Àwọn ọkùnrin díẹ̀. Ẹ má jẹ́ kí ti wọ́ dà bẹ́ẹ̀. Ẹ̀yin ọkùnrin tẹ̀ wà nú tíwọ́tì. Àwọn ọkùnrin ń sùn kalẹ̀ ní ìsinmi. Àánú ṣe mí àwọn pásítọ̀ tí wọ́n láwọn obìnrin ò rí nǹkan ṣe. Níbi tí nǹkan ń lọ yìí. Mana kaparada haladusia. Mo náwó mi sí ọ títí dọjú ogbó rẹ. Wà á máa lo kíní. Gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run. Ẹ̀yin wo lẹ̀ tí ìsan ọ̀rẹ́ májẹ̀mú yín? O ń la kàálẹ̀ yìí. Ẹ̀yin wo lẹ̀ ìsàndà mẹ́wàá? Ọ̀rẹ́ májẹ̀mú di ọjọ́ méjì lónìí. Lẹ́yìn ọjọ́ méje lẹ́yìn 7 days mi ò ní sọ̀rọ̀ ọ̀rẹ́ májẹ̀mú mọ́. Gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ sun ọ̀rẹ́ májẹ̀mú yín, ó bẹ̀rẹ̀ láti 2,000, 5,000, 10,000. Mo sì kìlọ̀ fún yín mọ̀mọ́. Try láti san tọmọ náà. Ọmọ náà bí tí rí ọ gbà. Dádì ẹ try rẹ. Psalm 50 verse 5, ó ní kó àwọn àyànfẹ́ mi jọ jí wọn ó fi ẹ̀bọ bá mi dá májẹ̀mú. Account number church ni 2017-4290-47. 2017-4290-47. Comfort Life Mission International First Bank. Bí ìyàn bá wá wọlé ẹ̀lú eléyìí 1966-36-38-73. Access Bank. Comfort Life Mission International nìyẹn náà gbé jáde. Olùfẹ́ òní lọ́jọ́ Thursday. Gbogbo ẹ̀yin tẹ̀ wá Sona Church ẹ múra o. Aago mẹ́jọ lẹ́ pàdé. Èmi ò lọ sórí Facebook ní ìsìn ní aago mẹ́fà àbọ̀. Níta ń bábọ̀ lánàá láti mọ yẹ̀wò. Pẹ̀lú kándù wa. Tó bá tún di 12 máa tún àpíà. Lágbára Ọlọ́run. Ẹnìkan ní wòlíì kí n fẹ́ fi bírèkì lónìí. Àsọ pé kinní gbẹ̀ngbẹ̀ tí àwọn Haúsá máa ń tà yẹn. Watermelon pẹ̀lú ẹyin méjì méjì. Ohun tá a fẹ́ fi bírèkì lónìí yẹn. Ó sì di 12. Béèyàn bá gbá àwẹ̀ tí ọba gbàdúrà. Kì í ṣiṣẹ́ ìfẹ́bíparẹ ẹni lásán ni. Kó tó di pé màá kí bàbá mi bàbá rẹ Fẹ́mi Emmanuel. Ẹ jẹ́ ìfẹ́lẹ́ ìwọlé.
3: Orúkọ mi ni Oyèsílé Bọ́sẹ̀. Mo pàdé pé yìí ní 2024
1: lẹ pàdé.
3: Rúkà ọmọ yóò ńlá ló mú mi dé chọ́ọ̀chì.
1: Rúkà ọmọ yóò ní.
3: Ìlà.
1: Ìlà ni ìyá tiẹ̀ ń tà. Ṣé ń bẹ́ẹ̀ ń bì báyìí? Ẹ bá ń pe rúkà o.
3: Onídàádúró lòun náà.
1: Onídàádúró lòun náà. Ẹ bá ń pe tiẹ̀ náà, ẹ bá ń pe. Sọ wà ń bì báyìí? Sista Rúkà Yacht, ọmọ yóò ní ńlá. Ẹ máa bọ̀.
3: Onídàádúró dẹ̀ ni èmi náà. Mo ti bí ọmọ méjì tẹ́lẹ̀. Ọmọ yẹn ti wá pé 8 years.
1: Ètẹ́ bí láàsì yẹn ti pé 8.
3: Bẹ́ẹ̀. Adẹ̀tújọ ń ṣe mítìn, adẹ̀jọ ń wọ ọmọ. Ó ṣá ìfàdí pé Ọlọ́run òdìdí, àṣà máa ń wá. Bó ṣe wá di 2024 nínú oṣù kẹfà, ẹ pé pógàmù àwọn oníbìsí àjọ wa náà ni. Ẹni ká lo ọ̀sán pẹ̀lú omi mẹ́sàn-án. Ẹni ká omi agolis yẹn mẹ́sàn-án.
1: Èmi mo sọ bẹ́ẹ̀.
3: Mo ṣá ra omi yẹn. Ẹyọ kan mo ra. eni ka mo ro mi si lara
1: mo ni era si ko mo ba di gbese ko mo ba se pe abi an fe dogbon to mi ni ere yo kan e mo ro mejo mi mo emi o ni se n tolo won ba ran mi mo gbadun yin
3: ti ma ti mu mi yen omi first time ta oko ra omi bi bayi ni mo mu
1: otan
3: di ijo elekeji mo ti wa ro mi yen bi mo se mu mi yen mo ti lo gbese oyi ota mi bo se wa di jan ka to ko nko gan mama ni en to ba ni 1000 ipe ko fi sile ko ma deja ko wa so pe bi omo temi wa bi mo a se so yen mo so 1000 naira ba se san kaluku bo sita bo ko to di gba yen tin ba nsunkun ipe wo lo sanu mi iwo dadu mo se pade photo yen ati mama ati baba Femi nu ame mo pade re ni Facebook ni ojo agbode mo sa mo ti ma ti ma gbe photo yen si ma n to ba je pe omo si wa lara mama omo wa la odekunle omo wa la baba baba mi to je baba Femi nu ale ko yodo omo temi na fun mi
1: wa mo ba nbe lara baba baba mi baba Femi Emmanuel omo kara won baba o egbera nle dide gbogbo eyin omo olohun kakakiri agbalaye ninu ile mo fe ko mo ba mi so tele ko mo ba mi gbadua fun baba mi baba re baba Femi Emmanuel awon omo July bi yawo mi se je July o lukiki eyan ni won ah baba Femi Emmanuel baba mi niye gbogbo bi te ba wa be ba n gbo mi anu alai lodi won igbedide alai lodi won igbega alai lodi won mo so pelu ase ko kan yin sa egbo e o to e o dabi aku oka baba 120 is your year sir you will never have less we celebrate you with all passion gbogbo awon mo comfort life awon mo yin won sayeye yin gbogbo ijo living spring an sayeye yin gbogbo eyan omo olohun nilu ibadan nilu eko ni gbogbo bi e ba tin gbo mi the presiding pastor worldwide of Living Spring Chapel International baba mi baba re Femi Emmanuel awon won mark birthday won loni gbogbo eni to ba wa yi won ke mo ba nki won o se se ki babo wa leko laaro yi church won to wa ni keja gbogbo eyin te ba sumo ikeja e lo be Living Spring Chapel to nbe ni keja ase nbe lara won ki se bi nkan mi olufe to ba le ra pa lawo be won ni service two service won se laaro ni keja imi yo bere bi ago meje bi ta won so natural ti wa kakakiri na se wa ah bo mo se fe ki baba long life and prosperity eleyi oni je ase mo yin loruko Jesu kin ton gbadua fun gbogbo awon omo Olorun ti an bi e ba nk